ora fẹ́ fún gbogbo yín ti ẹ ní ìfẹ́ láti máa gbẹ́tù láti lè ṣe rédíò pàtẹ́ǹtì ọjọ́ ìní ti ń ṣe ọjọ́rú ojúmọ́ ojúmọ́ kọkàndínní ogún oṣù ogún ọdún ẹgbàá lé mẹ́rìndínní ọgbọ̀n láti lè ṣe rédíò pàtẹ́ǹtì àbátí ojú ọ̀rọ̀ ti rí pé aago mẹ́ta ọ̀sán ti kú bíi ìṣẹ́jú bíi mẹ́rìnlá àkókò ní láti gbọ́ àwọn ìrìnàjò ọ̀sán yìí mo ní àjálù kan wáyé lórí iṣẹ́ níbi iṣẹ́ kan ti ọkàn láàrin àwọn tí wọ́n jẹ́ arẹ́lé tí ó bọ́ lulẹ̀ láti orí ilé tí ó ń bẹ jẹ nìyí wọ́n sọ fún mi pé nínú ilé ìwòsàn àti èyí tí ń ṣe òpìtásílùwà ní àkókò yìí ṣùgbọ́n àlàáfíà náà kò tí ì wálẹ̀ bí àṣírí ǹjẹ́ ìdí rẹ̀ ni mo sọ fún mi pé alákòóso olùdarí ètò ìgbé ayé rere ní ìpínlẹ̀ Bọ̀gù ó lọ láti lọ ṣe àbẹ̀wò fún arákùnrin yìí bẹ́ẹ̀ gẹ́ni mo sọ fún pé àtúntò ṣe àbápàdé òkú ọ̀dọ́mọbìnrin kan ní ìlú Kútọ́n lọ́hùn-ún tó jẹ́ pé ní àdúgbò Zobo mo sọ fún pé kí ni ó tó ṣẹlẹ̀ a máa gbọ́ ní àkókò yìí a tún sọ̀rọ̀ lórí báwo ni àwọn igi tí a ń fi sínú ilẹ̀ ní ìlú Paraku báyìí ní pẹ̀lú àwọn aláṣẹ ìjọba abẹ́lẹ̀ ìlú Paraku àti ìlú tí ń ṣe Orléans bẹ́ẹ̀ ló ṣe wálé a máa gbọ́ ní kókó àtọ̀sán yìí akínlẹ̀kàn sí fún àǹfààní ti àrí láti lè ṣe rédíò fàtẹ̀tẹ̀ mo sọ fún yín kí ni àwọn ìtẹ̀síwájú lórí ọ̀dọ́mọkùnrin tí ó jẹ́ arẹ́lé ti orí ìjàm̀bá lẹ́yìn tí ó ń rẹ́ ilé ní àdúgbò Badèpàrú lọ́hùn-ún pàtàkì ní agbègbè kan ń bẹ̀ tó jẹ́ pé arákùnrin yìí ó ń bẹ nínú ilé ìwòsàn àti àdàpè ní òpìtá ṣìnùwà ǹjẹ́ mo sọ fún yín pé gẹ́gẹ́ bí ohun ti àrígbọ́ èyí ló mú kí àwọn tí wọ́n ṣe aláṣẹ nípa ti ètò ìgbé ayé àwọn ènìyàn pẹ̀lú wọn ti ṣe olùdarí ètò ìgbé ayé rere àti àwọn ilé kíkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìpínlẹ̀ Bọ̀gù àlùbórí wọn ṣe wọ́n gbégbèsè láti lọ fi ojú gání láti lọ bójú wo ẹni tí ó ń bẹ nínú ìdùbúlẹ̀ nínú ìṣòro yìí kí ni báwo ni ìgbé ayé ilẹ̀ ṣe ń lọ kí ni tí a lè rí òun náà ni ohun tí a sọ̀rọ̀ sí ǹjẹ́ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà yìí ẹni tí ń ṣe Sani Orupibu òun náà ni ó lọ ní agbègbè Sàwárá Rúgà lọ́hùn-ún láti lọ fojú gání gẹ́gẹ́ bí nǹkan náà ṣe ń lọ nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ lẹ́yìn tí ó ṣe àwọn àbẹ̀wò yìí fún àwọn oníròyìn wa ó ní ohun tí ó ṣe pàtàkì òun náà ni kí a sọ̀rọ̀ lórí ẹni tí ó gba iṣẹ́ yìí ǹjẹ́ ó tẹ̀lé àwọn ìlànà tí a gbé kalẹ̀ nítorí pé kí ni ohun tí arígbọ́ òun náà ni pé wọ́n fẹ́ láti kọ́ àwọn mọ́ṣáláṣí tí a máa ń kọ́ káàkiri nínú àwọn ìlú àbí àwọn abúlé kọ̀ọ̀kan wọ̀nyí òun ló fà nígbà tí a sì gba iṣẹ́ yìí àfilé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ náà lọ́wọ́ èyí tí a dẹ́pẹ́ ní màsàn àwọn wọ̀nyí wọ́n ń ṣiṣẹ́ kí ni báwo ló ń ṣiṣẹ́ náà tán òun náà ní àkókò yìí nígbà tí a bá gba irúfẹ́ àwọn káwọ̀ iṣẹ́ báwo ni ǹjẹ́ kì í ṣe mo ṣe ni mo sọ Sani Orupibu ni ó gbé ọ̀rọ̀ jáde tí a bá gba iṣẹ́ àkọ́ ni pé a ní láti ní ẹnìkan tí yóò máa ṣe àbójútó iṣẹ́ tí à ń ṣe tí a dẹ́pẹ́ ní tẹ́kìnísìn bí iṣẹ́ náà ń ṣe lọ gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹni ni ó lè máa fi ojú sí nǹkan wọ̀nyí ṣùgbọ́n wọn ní kò jẹ́ kò tí ì rí kò rí bẹ́ẹ̀ rárá irúfẹ́ pé kí àwọn kan máa fi ojú gání iṣẹ́ náà nígbà tí kò sì rí ẹnìkan tí ó máa bójútó bí iṣẹ́ náà ń ṣe lọ fi hàn pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí à ń dọ́kùn ní màsàn àkọ́kọ́ òun náà ni pé báwo ni mo ṣe lè ṣe kí n tètè parí iṣẹ́ náà ní kíákíá àbí àwọn mìíràn ni pé kò ní tẹ̀lé àwọn kò ní bọ̀wọ̀ fún àwọn ètò tí a gbé kalẹ̀ iye àwọn sìmá tí a ní láti fi sínú iṣẹ́ tí a ń ṣe àbí àwọn eré gbogbo nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó yẹ pé ó lè máa ṣe kí àwọn tí wọ́n fẹ́ bójú wò kí wọ́n tó dé ní tirẹ̀ ǹjẹ́ owó ló ń jẹ́ ohun tí ń kàn ní ojú ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ ǹjẹ́ àwọn tí wọ́n jẹ́ olùdarí àwọn tí wọ́n mójútó tí wọ́n gba iṣẹ́ yìí àwọn tó yẹ pé wọ́n ń kó àwọn mọ́ṣáláṣí wọ̀nyí

bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ ni mo bẹ̀ mo kí gbogbo apátápátá ní ọjọ́ ìtì ní pé a kú ọjọ́ ìní tí ń sọjọ́rú ojúmọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún tá mọ̀ sí oṣù ogun ọdún 2024 mo kí pé ẹ kú dédé wò yìí ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí aago mẹ́jọ ti kọjá ìṣẹ́jú mẹ́rin ní ojúlé sẹ́wà ọmọ yìí àbúrò yìí tá mọ̀ sí michel dosunmu ọ̀rẹ́ mọ́mọ́ sẹ́yìn lórúkọ mi jẹ́ a ó máa tẹ̀síwájú láti retí àwọn tó jẹ́ fẹ́ afẹ́ṣètò pẹ̀lú wọn ní ọjọ́ ìtì ní a ó máa retí wọn ó ti yá o

ìlàgọ̀. Bẹ́ẹ̀ni Akinwa wà ní àsìkò ìpè àkójọ. Ọlọ́run ọba lókè kò ní jẹ́ kí ojú kọ ba òun jẹ́ fún wa. Òjò tútù ni ó rọ̀ sínú oko nínú ìdílé nìkankan wa o. Jẹ́ àwọn máa tẹ̀síwájú láti retí alàgbà tí wọ́n ti ń bọ̀ lọ. Tí wọ́n ti ń bọ̀ láti bá wa sí àwọn ètò yìí.

0: ebi nla oni wuru yeye alagba ti a fe gba lori eto yi won ti de ti a ki won pe won ka bo sori eto wa oda wa ikale o oda ikale
1: e kale o
0: e ko jo meta
1: oke ko
0: bawo ni kan se lodo yin
1: ah wa la
0: e ku ise
1: o se ta
0: ta wa ku isi mi
1: isi mi ni fo
0: gbo tin pa ita
1: o ti pa
0: o kun si dede
1: ah ojo ti wole tin
0: oda jo e fa ni oruko yin
1: Uruko mini Ayena Felix.
0: But that was Ayena Felix. Is that killing any as you call Ibai?
1: Uruko ni moje bubu no te bo te tikbo miungo ti mo pale umika mini manso moye kuchekpa oni. Ayena Felix yo ti wa bini teleba uche agbo lomba ni kuara nui funugu. Funugu bu no go ayanga
0: onbe. Bani kuara ni funugu.
1: Awa asi wabe. Asi wang. Itoju fun omo
0: olayo ma fi abo re bo ni kankan
1: koda nti ga fun abo e bo wa ni ati lo ati bo wa
0: koda olayo ma pa wa mo
1: koda nti wa pa mo ni ko si wahala
0: oda ohun ti leyin ohun ti a pe yin si okan larin awon olukole je ti a fe laje ki a seto lori eto imura sile fun eto eko bale je oni ojule eko kekere na bi giga lodede awon obi lodede awon omo ojule eko na awon lo kona papa dabila ju won ti murase tori pe ijoba ti murase le fun gbogbo re patapata baba wa Ayena Felix asiko ta wa yi asiko ojo mi lokun ki awon omo ti ki awon omo to wole abi ose mi lokun to kun ni asiko ito pe won fi wole
1: oda ko mo kiyan po omo aseju kon ni ohun wo ya ke ki pegbo mi
0: abi
1: o ti kubo ogo ogu o di oken loni ya npe pre rentre asiko ne ni
0: ojo mo kan ni ogun lokun
1: ni on ko fi ke lewe keke lewe ga o ko fi ke amoguto ile iwe won bi on ko gbe oni ye nko lo loke ye nko lo nsa lengo to ni am bi be ni obi on ko be si sai do ojo me kedi logu 19 jours
0: Look, we are going to
1: go back. We are going to go back. We are
0: going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We
1: are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. We are going to go back. Ati dupe lowo ijoba wa ka won fo ni onki si mi lori atebi ni ka eni o yan polo e ojo ti ku dede ye isi obi omo ye nye lo ko je fo ni ka du ohun to ye iwole ko de ni ke be so ni lo ke edmason e da ko e mo bi no si mi o ni mi o ni pa o yi won so ko je fo ni njo ye oje agbale njo ye okubo ladi ke lo bodi bo ke ke ja pale ba lojo yo mo ti lo li sin bo mo ti ye o ti ki ke ja ye ache yege nge la ti ojo eni ke ti be si je dollar do a meji ke a fi duku bo je dollar ke a fi do a meji duku sugbon awon ayin fo ni pe nke mi ni sugbon olohun ko mu je obi won ko wa be asiko ti to o ku si dede ni
0: oda eni bi o bi ba je dollar meji e ki dollar kan wa ni akoko fun nitori nawo awon omo fun eto iwole oda nje awon omo na ti won je awon omo ti won wa ni simi bayi ade pe opo ni won fe lati ran awon obi lowo ti ba je pe won ba se ise ni asiko simi bayi ohun ti mo lo ra ni ero imu sowo ta npe ni portable lo ma nje won logun gidigidi eti a npe ni live bible is amping amu kai we yen opo ni won ni ni ero lati je ki won lo fowo yen ra awon bi awon live ta npe live yen to kini awon ti le so ni pa ni pare
1: to mo dupe lowo mi opo ye ko en bi a fanu ko e fanu gbe si ni ni o wa lopo meji ni opo akoko
0: egbe soke die
1: opo akoko omo mi oye mi bese mo pe nkin awe on fun ni omo mi ye n back wọ́n jẹ́ pàtàkì yé nkéhunké yọ jẹ́ pàtàkì yé mọ̀lẹ́ àfúnlá ọkọ̀ òun ni portable yé ń kó fi ń ṣe research àbí yé òun pè níbẹ̀ sọ́n pé owó
0: wòye. Ní ẹni tó bá ní di pépé sí àbí back.
1: O ní ó ní back ni ó ti wà ní university nẹ̀. Yé nẹ̀nẹ̀ o ní ẹnẹ̀hun òbí ọ̀pọ̀ lè lọ jẹ́ gbèsè ẹ̀. Ọmọ kò lè yá mi ṣe kíni pàṣẹlò nísìnyí ìyá intelligent artificial ti wà. Ṣùgbọ́n ọmọ yé oye ko n si ye ma lo sen kem abo mo yo ni se pe te ba obi won yan che on ko so ni grand frère omo yo ye lo si ye mu won pe on grand frère nka go si pe en grand frère ni o tu on tu an
0: abi grand sœur
1: abi grand sœur bo lo mu spaghetti mi ye ne ko ti bo mi lojo ni omo yo ni back on ni kini ni to si bo si wi mu lo to si ṣùgbọ́n ọmọ yóò ní bèpèsè òwe ni òbí ń kọ́ ra fún un yénẹ̀nẹ̀ òbí ọmọ bí bàbá kò ní ọmọ káyẹ̀ lè ó lè ṣakitiyan kó fi yin òbí lọ́wọ́ wí yénẹ̀nẹ̀ ayáyú bẹ́ẹ̀ ike lọ ṣe nǹkan díẹ̀díẹ̀ yé bọ̀ níbọ̀ ádùá mẹ́ta mọ́ yìí owó yẹ kí gbẹ́ mi bá ń fi mọ owó kò nẹ̀nẹ̀ yẹn ń fi dúkùú mi bàbá mi bàbí ìrántí dín ní àìsí àmọ́ ṣé ẹ mọ̀mọ́ ẹ kẹ wọn yé wọn pé àbí tomazino ló ń kọ yé nínú ọtọ́fọ́ bí ọmọ yẹ wà ń kíní ń bọ̀ á bàbá.
0: ó dà jẹ́ ọmọ tẹ̀síwájú láti gbọ́ àlàyé alákọ̀ọ́rìn wa bí ó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ nínú àwọn àlàyé a lè tẹ̀síwájú àbí ó dà wá yìnyín felix.
1: mo ní kó ń wà ń sọ ó kọ yé nínú ọtọ́fọ́ bí ọmọ yẹ wà ń kíní. Ń bọ̀ á bàbá.
0: Ó dà jẹ́ ọmọ tẹ̀síwájú láti gbọ́ àlàyé alákọ̀ọ́rìn wa bí ó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ nínú àwọn àlàyé a lè tẹ̀síwájú àbí ó dà wá yìnyín felix.
1: Mo ní kó ń wà ń sọ ó kọ yé nínú ọtọ́fọ́ bí ọmọ yẹ wà ń kíní. Ń bọ̀ á bàbá.
0: Ó dà jẹ́ ọmọ tẹ̀síwájú láti gbọ́ àlàyé alákọ̀ọ́rìn wa bí ó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ nínú àwọn àlàyé a lè tẹ̀síwájú àbí ó dà wá yìnyín felix.
1: Mo ní kó ń wà ń sọ yé méjì láyé ni káyà ń kẹ́ òkú bọ̀ fún ọmọ wọn.
0: Ọ̀dà jẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe lálàyé kò lẹ́tọ̀ọ́ kí ọmọ tí ó lọ ṣe iṣẹ́ lásìkò ìsinmi tó wà ní tó ní èrè àbí èsì ìdábájáde tàmọ̀ sí bpc kí ó gba ní kí ó lọ ra ẹ̀rọ ìmúṣọwọ́ ṣùgbọ́n fún ẹni tí ó gba ìwé ẹ̀rí tá a mọ̀ sí back jẹ́ ẹni tọ̀hún ni ó wúlò fún kí ó ní ẹ̀rọ ìmúṣọ torí pé gbogbo àwọn tí wọ́n ṣe ní ojúlé ẹ̀kọ́ gíga nísìnyí báyìí pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé ni ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fún kí ó ní ẹ̀rọ ìgbàlódé náà ṣùgbọ́n fún ọmọ tó wà ní trazem àbí tó wà ní segon ètí lẹ́tọ̀ọ́ pé kí ó máa lo ẹ̀rọ ìmúṣọwọ́ òbí ọ̀gbẹ́ni felix ayena àwọn ọmọ mìíràn wà tó jẹ pé wọn ní ẹbùn ìwé tí wọn mọwé ṣùgbọn òbí wọn agbára wọn ọka tí wọn lè fi tì wọn lọnà bó ṣe tó àti bó ṣe yẹ irú ọmọ báwọn ni irú òbí kí ni ohun tí ẹyin olùkọ́ máa ń ṣe fún irú ọmọ báwọn ni.
1: rí iye náà ni ìṣẹ̀lẹ̀ káàrà ọwọ́ ìnà ọmọ iye náà ni
0: kò lúpọ̀
1: tó yẹ pé ń léwe tèmi láàgọ́ mi mọ̀ àánú ọmọ pípọ̀ ọmọ ní ń gbà ní ọmọ yé mo fò ní a ó ní ìlọsíwájú pàṣẹ ìmọ̀ ni ọ̀nà fún un lè mọ̀ ń kí ìhun lọ́wọ́ ó rí lọ́làkẹ́ ń kọ́ mọ́ bí kò sì mọ́ mi ọlọ́run kọ́ mọ́ mi dán lọ́làkẹ́ òbí yé nínú ń kọ́ mọ̀ fò ní a ò ní bẹ́ẹ̀ ké bẹ́ẹ̀ léwu ọmọ òun wò à ń ká sọ fún òbí wọn àti pàtàkì jù fún ìjọba wa òun ni pé kí ni ọmọ yé ni ó nìyẹn wọn yà ń rìsàn sí wọn wọn sì wọn chewu wọn chewu chẹ takuntakun ń pa ẹ nẹ.
0: àbí
1: n nà ń pè ní les enfants demini.
0: ilé ìdílé ìgò
1: òní agba òbí wọn kò ká òní yé àbí ọmọ mọ̀wé bàbà ẹ chẹ́kù àbí paasi náà àbí nǹkan dọ́n òbí wọn yé nìyẹn kọ́dà mo pé wà ní ìdíyẹ kẹwọn ni wọn ń gbẹ wọn.
0: ọ̀n gbé la ọ̀gẹ̀ tó ipò ń ṣe ìrànlọ́wọ́ fún wọn.
1: kọ́dà nkọ̀tẹ̀ ìgbàlú bí mo tẹ sọ nìmẹ́rọ fún òbí yé ni ọ̀nà kọ́dà bọ́n pé wọ́n kọ́dà wọ́n kó ń fún ọ lọ ó fi délé wo ń lumi náà nínú ẹ̀ ń bí ọmọ kò ní ilé àti fi kọ̀wé omo ro ti e ni obi ye nke unene ye nko we gan e une ye on before mo ye ala e lo bi ronan o to lagba agusu on ni nbe ni on lo nko we oni ye oni obi oni na oni baba bo wa nta o n lo nko we lodo yin omo eko
0: ti obi ti ki ko lo bi ti ko ti ra lowo
1: yourself in yourself yes i dey won gbogbo ko no nche yin lewe inu be bi ke lo le we kini ne nko gba ne ni e pe mi lewe to e o si ke to kaufu obi o
0: oda baba jebe je na lowo nbe fun iru awon mo bawo ni awon ile adani ti ko no wo joba ninu won ma nse ran lowo bawo ni je agba agba ladura pe ki obi ko segun fomo tori pe baba iya lo je atoka awon mo olorun ba loko je ki aje ire won ki won le to wa sona ka awon na ki won duro je ire awa omo bi ababoju awon eto papa julo ijoba

pátápátá ṣùgbọ́n bí wọn bá gbé àgbẹ̀yẹ̀wò bíi pé wọn ti ẹ̀ lọ nílé iléèwé rí ni yẹ ọ yẹ kí àwọn òbí ṣe amúkísí ohun fún àwọn ọmọ ọdà á lọ nílò olórin wa díẹ kí a dúró de àwọn ọmọ olókàn tó yẹ pé wọn fẹ béèrè àbí tí wọn fẹ fi àlàyé kún fún wa nínú lórí ètò yìí ọ̀nà ṣọ̀lá tí a ti ń bá bọ̀ yẹ ẹ̀fọn sẹ́ni fún wa kí a jó díẹ̀ kí a tó tẹ̀síwájú.

0: Lẹ́ni bàbá wa wọn jùlọ ìyẹn Goto Sylvain pẹ̀lú bọ̀dàrẹ ọ̀fẹ́ Désiré wọn kí gbogbo àwọn tí wọ́n bá wọn lọ nílùú kọ́kọ́rọ́ nípa ayẹyẹ ìnáwó fọ ìyáwó àti àmọ̀sí Basalẹ̀ Apolline jẹ́ olódùmọ̀ alágbára kò sanwó rẹ̀ fún yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àlọ́ bọ̀ gbogbo àwọn tí wọ́n ṣọwọ́ sí àwọn tí wọ́n kọ̀wé àbí tí wọ́n tẹ́kùn gbogbo ní àwọn kí ó ti arákùnrin wa Goto Sylvain pẹ̀lú Désiré wọn kí pé ẹ̀kú ìnáwó Ọlọ́run ọba lókè kó jẹ́ kí ayọ̀ nìkan káyé irú ilé ìkan la máa fi san fúnra wa ìgbéyàwó ìkómọ́ la máa fi san fúnra wa o a ó máa tẹ̀síwájú pẹ̀lú olórin wa. Bẹ́ẹ̀ ni bàbá wa Vincent Lulumọ̀nà Agbóhàn ní ọjọ́ tèmi àwọn tó fọ́sá bàbí báyọ̀ òjò ń rọ̀ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ọ̀jẹ̀ bí òjò bá rọ̀ òjò àkò jẹ́ kó bá òun jẹ́ yóò máa jẹ́ kí àwọn èso kí ó máa ta fún wa ni láwọn ti odò akí àwọn náà olólùfẹ́ tó ń pèlè ó tọ̀ ẹ́ kalẹ̀.
1: Alo.
0: Alo ẹ kalẹ̀ o.
1: Ó mọ̀ ṣẹ́ àsì.
0: Ẹ Nuratu.
1: Ẹ.
0: À ń gbọ́ yín o ìyá wa.
1: Wọ́n lè ṣe gbogbo òbí o.
0: Ọ̀hún.
1: Ó ń ṣe ọkùnrin ṣe ọmọ náà bàbá sí.
0: Àmì àmì.
1: Olùkọ́ pẹ̀lú bí kò jòdì ẹ̀.
0: Àmì.
1: Pàtàkì ní pòfẹ́sẹ́ àti mẹ́sì káwọn.
0: Ẹ.
1: Gbogbo à ń kájẹ ka ọmọ àtọ̀ káwọn mọ̀ ní kí wọ́n ṣe.
0: Àmì o.
1: Ọwọ́ wa a kò ní jọ ọkọ̀ kiri mọ́là ta lo ní ọkọ̀ bẹ̀ẹ̀ ní ìlú kíkà mọ́ gbogbo ẹ̀ ni.
0: Ọ̀dà.
1: Ẹbí ti yé a ó ti wọ sí wa mi.
0: Ẹ ṣeun yá wa.
1: Ṣé
0: ọkọ̀ ó dá a sì wá fásitì àfi kí bàbá ọ̀hún jùlọ akínwó tàbí tọ̀ ọ̀dárí kan bàbá olúfẹsàn àwọn oníwọ̀n jẹ́ olùdarí ojúlẹ̀ ẹ̀kọ́ àdáni tẹ̀mọ̀ sílẹ̀ zásùrè ní òkè dàmà lọ́hùn pẹ̀lú olùgbáné akínwó bàbá olúfẹsàn kí pé ẹ̀kọ́ àsìkò wa torí àwọn oníwọ̀n bá wa sí àwọn ètò yìí ànígbàgbé àwọn olùkọ́ alẹ́ adéyanjú pẹ̀lú bọ̀dá wa tí orúkọ wọn sára ọlọ́run wa díẹ̀ àti gbogbo yín pátápátá àwọn yá wa tí wọ́n ń ta àwọn ọjà pẹ́pẹ́pẹ́ ní lẹ́sàsùrè àkí àwọn náà àkíwọn ọlọ́run ọba lókè kó fún wa ṣe kó fún wa lálàáfíà ọ̀dà okùn ìṣẹ́jú méjì péré kí atúkẹ́sẹ̀ tó lẹ̀ tara báwo ẹ ṣe kóso tí àwọn àlàyé kí ẹkí ẹni méjì àbí mẹ́ta torí pé wọ́n fẹ́ gba ẹ̀rọ láti fi ṣe ètò nípa ìròyìn.
2: Gbogbo ẹ̀pọ̀ kàì àti sọ́tẹ̀yìn òbí wọn sì ti gbọ́ fún òbí ń gbọ́ òbí oníyẹ̀jú ni pé àsìkò yéé sìn àsìkò yóò jẹ́ pẹ̀lú ọ̀sán síbi ni àsìkò yóò jẹ́ pàtàkì ni ká dàkún ká mọ̀ òfò nílé ó bá
0: ojú
2: kọ̀ òjò bẹ̀ sí ọ̀ǹgẹ̀ta yé ìṣìnìyàn léèrè ni ọmọ mi ń kọ̀ lọ́ba mi gbìyànjú pa bó àbí ń kọ̀ lọ́ba mi gbìyànjú wa òun ọmọ yé ń lọ́lẹ̀wé ká dàkún ká jọ ẹ̀ kọ́ bẹ̀ sí kí àgbẹ̀yẹ̀wò kẹ̀ ń dà àsìkò yé àsìkò ọ̀wọ́ ni àsìkò ọ̀wọ́ ni ba ọmọ kò lè bọ́ bó délé.